0: fẹ́ni fún ọlọ́run tó tọ́ fún aláǹfà láti rí ọjọ́ ìní láti rí mọ̀lẹ́ òwúrọ̀ ti àárọ̀ yìí ògo ni fún orúkọ rẹ̀ àyọkà bẹ̀rẹ̀ ti àárọ̀ yìí láwùrí nínú ìwé orin dáfídì orí ìkíní ẹsẹ̀ ìkẹta yóò sì dàbí kíta àgbè sí etí ipa odò tí sùn ìjáde lákòókò rẹ̀ inú rẹ̀ kì yóò sì rẹ̀ àti ohunkóhun tó ń ṣe ni yóò máa ṣe déédé ọ̀rọ̀ yìí wà fún àwọn tó bí nínú kristi ó sọ fún gbogbo àwọn ọmọ ọlọ́run wọn á fi lọ́tí gbogbo tí ń tẹ́lọ rẹ̀ tó bá nígbàgbọ́ nínú ọlọ́run gbogbo tó bá dáwọ́lé ìyọrí sí rere ìlú lè le ó lè nira ṣùgbọ́n ohun tó bá ń ṣe yóò máa ṣe déédé torí pé ọlọ́run wà pẹ̀lú rẹ̀ torí pé òun ni ipá rẹ̀ òun ni agbára rẹ̀ bí ó ti ọ̀rọ̀ rẹ̀ má yà kó nínú ọ̀rọ̀ rẹ̀ òun ló máa tọ̀ mọ́lẹ̀ sí ọ̀nà rẹ̀ òun ló sì máa tó ọ̀nà rẹ̀ ṣe bó ti lọ láàárọ̀ yìí ilé àtàmì kò máa bá ọ lọ.
1: Alhamdulillah ilẹ̀ àyáàdà bàdà máa mátánà wọn ilẹ̀ ìmìṣòro dọ́pẹ́ fún ọlọ́run ọba tí ó jí wa lẹ́yìn ìgbà tí ó pa wá lánàá gbọ́ ẹyin olùgbọ́n wa la kí pé a kú ojúmọ́ rí ojúmọ́ tòní yóò là wá sí àlàáfíà ìfọkànbalẹ̀ ọkàn àti àrísìkí òun náà láfi máa lò ọ̀nà àwọn ọ̀nà àkúwọ́tá ilẹ̀ abilà àbákanà etí ó jẹ́ ìrọ̀dúlétí ránpẹ́ fún wa láàárọ̀ yìí òun ni ká mọ̀ pàápàá à ń ta wá ṣe láyé allah subhanahu wa ta'ala ó jẹ́ yíwa nínú alqur'an alkarim pé wà máa kọ́lákò tó lè jinná wa al-insa illa li ya'budu òun ò ṣẹ̀dé ènìyàn àti aljanu fún nǹkan mìíràn ju kí wọ́n sin ọlọ́run ọba lọ ìsin ọlọ́run ọba yìí kì í ṣe dandan gbogbo gbàtara tó wá gbé àgé àbí tá a wá gbé irun dúró láti máa jọ́sìn fọlọ́run gbogbo tá a bá ń ṣe nínú ayé wa à ń lọ à ń bọ̀ wa kó máa jẹ́ lórí tọlọ́run ọba allah subhanahu wa ta'ala ká sì máa rántí ọlọ́run ọba gbogbo ìgbà bẹ̀rọ ọba allah kó ṣàlékún dáadáa wa allah ọba ọba ni àti ìlàfi dúnìyà hasana ọfìlà àkọrọtì hasana wa kìnnà àdàbà nínà.
2: Ilé ìgbàlè àdúpẹ́ tó tún jí wa sí ìmọ́lẹ̀ ààyè kí kó mọ́ pa wá o ká mọ̀ rìnà sí ọjọ́ òní o ọkọ ọba àdá ọba kó mọ̀ sáwọn ẹlẹ́sẹ̀ o ìgbéga ìgbéga ni ó máa jẹ́ ti yín o ẹ ní pàdé aburú o gbogbo àwọn lọ́balọ́ba wa kí ló dẹ mọ́ wọn lọ́wọ́ o gbogbo àwọn ṣòwò kí o bóde pàdé o oníṣẹ́ ọwọ́ kó máa rí ṣe o gbogbo àwọn ìjọba wa kọ́nà máa là fún wọn o ìdá tẹ́ ẹ fi ń darí wa kó mọ̀ sákùtà o kórí yín ó gbè yín o kórí ìwọ́ gbè wá o ẹ mọ́ àwa àdígbọ́n ni ẹ fi bojo àwa àtọ̀rùngbẹ ẹ̀bọ̀ ìrànràn awo lọ́lọ́dúnmọ̀rì dáfún lọ́dúnmọ̀rì ọba tẹ́ lẹ́kẹ́lẹ́kẹ́ fún ṣàgbéjọ mi ó ti lóòrán wá sí ìrànràn orí lóòrán wá sí ìrànràn kẹ́lẹ́dà awo gbè wá o àti wí tòní o ìlédùmarè ti ní kò sẹ́ẹ́.

0: bí gbogbo nǹkan ẹ bí odò tó ṣe ń dààmú ara ilé ara ọ̀nà tó kájà tó ṣe àpòbọ́tà wa gbogbo jágbájádùtà jẹta mú kájọta lórí àtìtọ̀ torí wípé àwọn akóṣẹkójọ sí pápá àyàn ò jí ere owó nìkan lọ́mọ ọkùnrin ọdẹdẹ mi jẹ ìjọba náà jẹ gbìyànjú bàbá wọn lọwọ sínú ètò náà.
1: Ó lè yẹ ká mọ sí gbogbo wa ká mọ̀ pé àgbàrá òjò ó máa ń ṣe bẹ̀bẹ̀ fún wa ní Èkó níbí. Ṣùgbọ́n àwọn èèyàn wa àwọn ọwọ́ wa ló wà kù sí. Àwọn bí ò dẹ̀ ti ń gbọ́ràn títí dè ní mo ṣe ráwọn ìlú tí wọ́n máa ti nǹkan sílẹ̀. Àwọn olómi wa jẹ́ ìgbàlẹ̀ tán wọ́n tún gbà sínú gọ́tà yẹn gan ilé ìjẹ́ burú jù gan ni. Gbogbo ọ̀rọ̀ ilá yẹn ti ń sọ ní Landlord Association. Ṣùgbọ́n ìtọ́lẹ̀ tí wọ́n burú jù ní pé àwọn tó yẹ kọ́ wá kólẹ̀ yẹn ẹ̀mí rí wọn àní rí wọn mo rántí pé láti gbàgbà ti ṣe ní gbadingbàgbà tó kọjá wọn tí ìwà sádùúgbò wa báyìí wá kólẹ̀ akọ̀ǹdì ilẹ̀ yẹn jọ di ilẹ̀ ṣùgbọ́n àǹtí sínú àpò àgbẹ̀ sẹ́nu ọ̀nà ọ̀bẹ̀ ìpàdé yẹn ọwọ́ wa náà ló wá kù sí o pé ká tún ṣe dáadáa ká má dá lójú àgbàrá kó ní lè máa rán wọn fún rárá ẹ.
2: Ìjọba àbílẹ̀ tó ń mójútó àwọn agbègbè yẹn ní kóòdù ṣe é ti gbọ́ wọn náà wọn tí wọ́n ń ta ẹran ń bẹ̀ torí wípé ìṣẹ̀lẹ̀ tá à ń sọ
3: lónìí.
2: Ẹ káàárọ̀ sà. Àmì.
3: Sáàtìtì ní akíkọ̀ọ́lẹ̀ Adébáyọ̀ Àsúnmíkà láti ìrọ̀sùn.
4: Ẹ káàárọ̀.
3: Àwọn ìjọba ti sọ púpọ̀ lọ́rọ̀ ọ̀pẹ tí ìjọba náà ní lọ́wọ́ ní kọ́ àwọn PNC yìí kọ́ pa àwọn tí kọ́ pọ̀ kọ́ lóhun lágbára. Kọ́ pa lóhun lágbára tí wọ́n dẹ̀ ń pé owó sí ojúlé sójúlé tí wọ́n ń ṣe bí owó nẹ́pà. Níjìbà ti sanwó tiẹ̀ kọ́ lọ ti pa. Kọ́ kí pẹ̀tàrí ní àdúgbò wa ní wọ́n ti wá sí wọ́n ṣe wá wọ́n ti wá lẹ́ẹ̀kan lẹ́ẹ̀ láì dúgbẹ́dógún. Bẹ́ẹ̀ ìjọba náà ń pẹ́ fún ìyàgbà tí kò yẹ kó ń dá ìlémọ́ ìlémọ́ ìlémọ́ ìlémọ́ kò jẹ́ sí pẹ́kúrẹ́ tó ń sọ wọ́n wọ́n lọ́run lankin ló gbà tí ó tí ó tó wà níbi tó ń pè sí.
2: Ìjọba tiẹ̀ ti sọ pé ká tún má gbé ilẹ̀ fọlọ́mọ lankin.
3: Ó fi èkó lórí pé a fẹ́ kó bẹ́ẹ̀ fancy, go to what to walk. Cut off the fancy, go to the cotton. Cut off the fancy, go to the cotton. Go to the cotton. Go to the cotton. Go to the cotton. Go to
2: the cotton.
3: Go to the cotton. Go to the cotton. Go to the cotton. Go to the cotton. Go to the cotton. Go to the cotton. Go to
2: Titi Sherry Osun. Honorable kile pe?
3: Akisoya.
2: Honorable Akisoya.
3: Eda Ayinde Akisoya.
2: Elder.
3: Akisoya.
2: Okay.
4: I'm me. I want to go to the house.
2: Lori wipe won huwa abaje egbelegbe ni won ti won si sanwo toran eyin na e bo si ta bayi won ko eran wole gan o si pinle eyin ijoba abile eyin o ko eran wole be ti won ba n ko eran bo o ni awon eweko ti won ma n ko si ibo ni won pada da si e bere lowo won e bere oro ke le mo di oro toru wipe ngba mi aladugo gangan le ma se doti awon ko je pe awon kini to ba ti ko si a de di bam
4: be ni ke to e laju ni ke to su ke to ji e ri pe ise ti se e lo aro
5: I'm here. Oni ti ke ku ku ku do ti o ye ka ma wa ja so do wa ji bi ijoba wa mu de mama wu a lo fi a lo o ni ti we lo do mu lo we ta ba wa toro e ja ba wa toro
2: e se
5: ke ta wa ni de ta mama ma da ti bi ni eh so ba ma fe e ko se ko ye me du ti ko da ku
2: According to the law,
4: won lo lodi so
2: fashion ayuba edun lati lafe wa tele ota e mo wo gboli. Hello. Baba.
6: Ki awon local council ko ma na wole wole wo jade wole wole wo wole wole ki lori
2: ta wiji yan mu yan mu
6: monitor

èyí ni láti fi tó gbogbo ẹ̀yin olólùfẹ́ wa létí wípé àǹfààní ti wà báyìí láti ṣe ìpolówó ọjà yín iléeṣẹ́ yín ayẹyẹ ìṣílé tàbí ìsìnkú àgbà lórí ètò àtúpalẹ̀ ìwé ìròyìn ilẹ̀ wa lédè Yorùbá ǹjẹ́ ẹ ti gbọ́ bákan náà ni àǹfààní wà láti ṣe onígbọ̀wọ́ iléeṣẹ́ yín ọjà yín tàbí ilé ìjọsìn yín ní ìṣẹ́jú mẹ́ẹ̀dógún tàbí ọgbọ̀n ìṣẹ́jú láti aago mẹ́jọ alẹ́ títí di ìgbà tí a ó fi àdàgbà ètò wa rọ̀ lago méjìlá láti ọjọ́ Monday ọjọ́ Ajé títí di ọjọ́ Sunday fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa ẹ pé lẹ́kan sí orí ẹ̀rọ 08028296023 tàbí bísọ́lá sórí ẹ̀rọ 08023974412 a ó máa retí yín o

ago mẹ́sàn alẹ́ lólu ẹ̀ka alẹ́. Ìròyìn ní ṣọ́kìlá mú wá nílé iṣẹ́ Radio 1103.5 FM Adé Tòun Olúwọlé lò níròyìn yìí. Bí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n jẹ́ ẹlẹ́sìn Mùsùlùmí ti ń gbáradì láti sàmì ayẹyẹ ọdún Eid al-Kabir náà ni wọ́n tún kọminú lórí bí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n fẹ́ lò láti fi ṣe ọdún ọ̀hún ṣe gbé owó lórí. Níbi ìfọ̀rọ̀wọ́rọ̀ aṣojúkọ̀ròyìn wa tí wọ́n lọ sáàrin ọjà láti lọ mọ kí ló ń ṣẹlẹ̀ níbẹ̀ ni wọ́n ti pàdé ọ̀pọ̀ àwọn ènìyàn tí wọ́n sì ń sọ bó ti kan wọn lóminú tó. Bàsíràtù Bogúnbẹ̀ tó lọ sí ọjà ló ń bèrè lọ́wọ́ àwọn ènìyàn pé bò ló ti rọ̀jú sí, tí àwọn èèyàn sì ń sọ wípé ọdún tó kọjá ẹran tí wọ́n rà ní iye owó kan tó sì tún gbé bíi 100,000 ló jẹ́ ohun tó ń kan wọ́n lóminú. Bákan náà ni wọ́n sọ lórí ọ̀rọ̀ ti ata tóun náà sọ pé káwọn èèyàn má dé ọ̀dọ̀ òun láti fi òun se nǹkan nínú ọdún yìí. Nínú àbọ̀ aṣojúkọ̀ròyìn wa ni wọ́n sọ báwọn èèyàn ti ń fi pẹ́pẹ́ ọwọ́ lu ara wọn lórí bí ọrọ̀ ajé ṣe wà lásìkò yìí. Àwọn míì tún sọ̀rọ̀ nípa ti owó ọkọ̀ torí wípé gangan lọ̀rọ̀ ọ̀hún jẹ́ lọ́jà níbi táwọn kan ti ń rojọ́ lórí owó ẹran. Bẹ́ẹ̀ làwọn kan sọ wípé owó ọkọ̀ ló tún pọ̀ jù. Àmọ́ síbẹ̀síbẹ̀ àwọn tí wọ́n jẹ́ onígbàgbọ́ nínú ẹ̀sìn Islam sọ wípé àwọn ń retí oore láti ọ̀dọ̀ Ọlọ́run fún gbogbo ẹni tó bá ṣe bó ti tọ́. Àwọn oníṣòwò àti àwọn òǹrajà lọ́jà ìpínlẹ̀ Èkó ni àwọn oníṣòwò ti ń sọ pé ọjà ò lọ tó, bẹ́ẹ̀ làwọn òǹrajà ń sọ pé ọjà á ti wọ́n. Gbogbo ẹ̀ lórí ọrọ̀ ajé nípínlẹ̀ Èkó ni wọ́n sọ bó ṣe jẹ́ wípé àwọn ọjà ọ̀hún owó wọn ó fò sókè lálá. Nísọ àwọn olóúnjẹ tó tún yàtọ̀ sí ọ̀dọ̀ ẹlẹ́ran tàbí aláta ni abilékọ Patient Akpan lòun ti ń sọ wípé àpẹẹrẹ tòmá owó ẹ̀ ti kọjá owó àpò sìmẹ́ǹtì láì mọye ọ̀nà. Bẹ́ẹ̀ náà ni wọ́n sọ wípé 40,000 ni wọ́n ń ta àpẹẹrẹ kan, tí àwọn míì sì sọ wípé owó tí wọ́n fẹ́ fi ra atarodo àtàwọn nǹkan èlò míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún nǹkan ọdún ló ti lọ sókè. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni wọ́n ti sọ wípé ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà lásìkò ìṣèjọba àwọn yóò padà máa mú èso rere padà wá fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, torí pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ là á pàmúkùrù pẹ̀lẹ́. Nínú ọ̀rọ̀ ìránṣẹ́ tí wọ́n fi kí gbogbo ọmọ orílẹ̀-èdè yìí àtàwọn ẹlẹ́sìn Mùsùlùmí kú ọdún Eid al-Kabir tọdún 2026 èyí tó kò tó tó bá gbogbo wa láyé, ni Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ń ṣe àpèjúwe wípé kó tó di wípé ilà gúnrégé lẹ́kẹ̀ẹ́ni ojú ẹni akọlà sí kò ní kọ́kọ́ dùn wò. Wọ́n ní gbogbo ẹ̀ lórí àti mú ìdàgbàsókè ba orílẹ̀-èdè Nàìjíríà ni, tí wọ́n wá ń ran àwọn ọmọ orílẹ̀-èdè yìí láti máa gbé nínú ìfẹ́ kan bíbi Ọlọ́run lóòrèkóòrè àti títẹ mímá tẹ̀lé ìlànà òfin eléyìí tí ìjọba orílẹ̀-èdè yìí bá gbé kalẹ̀, tí yóò sì máa fi wọ́n hàn lágbàáyé gẹ́gẹ́ bí àwòkọ́ṣe rere. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní àfọwọ́sowọ́pọ̀ ọmọ orílẹ̀-èdè yìí yóò gbé ìjọba orílẹ̀-èdè Nàìjíríà dé ààyè tó ga. Kò ní jù báyìí lọ nínú ìròyìn ṣókí fún talẹ́ tòní. Ẹ jẹ́ kí a tún pàdé tó bá di láago 11 níbi tí a ti máa mú ìròyìn àwọlé sùn wá sí etí gbọ̀nyìn. Radio 1103.5 FM Adé Tòun Olúwọlé lorúkọ mi. Ẹ ṣé púpọ̀ tẹ̀tẹ̀tẹ̀ sí wa.

Èyí ni láti fi tó gbogbo ẹ̀yin olólùfẹ́ wa létí wípé àǹfààní ti wà báyìí láti ṣe ìpinnu ọjà yín, iléeṣẹ́ yín, ayẹyẹ ìṣílé tàbí ìsìnkú àgbà lórí ètò àtúpalẹ̀ ìwé ìròyìn ilẹ̀ wa lédè Yorùbá, ǹjẹ́ ẹ ti gbọ́? Bákan náà ni àǹfààní wà láti ṣe onígbọ̀wọ́ iléeṣẹ́ yín, ọjà yín tàbí ilé ìjọsìn yín ní ìṣẹ́jú 15 tàbí 30 ìṣẹ́jú láti aago 8 alẹ́ títí di ìgbà tí a ó fi àdàgbà ètò wa rọ̀ lago 12 láti ọjọ́ Monday ọjọ́ Ajé títí di ọjọ́ Sunday. Ẹkúnrẹ́rẹ́ àlàyé ẹ̀kan sí ẹ̀ka ìpolówó ọjà wa. Ẹ pé lẹ́kan sí orí ẹ̀rọ 08028296023 tàbí bísọ́lá sórí ẹ̀rọ 08.

0: ni orúkọ Jésù.
1: Ami.
0: Olúwawosan.
1: Ami.
0: Dande.
1: Ami.
0: Kisilẹ.
1: Ami.
0: Dala.
1: Ami.
0: Jésù Olúwawa.
1: Ami.
0: Kókó ìwà sọ pé fún ti àkókò yìí ni ta ni aran sí mi fún ìgbédìde mi. Ta ni aran sí mi fún ìgbédìde mi. Jẹ́ kí a gbàdúrà. Ni orúkọ Jésù.
1: Ami.
0: Olúwa fún gbogbo àwọn tó ń gbọ́ wa sùn mi lónìí gbé ìrànlọ́wọ́ dìde fún.
1: Ami.
0: Nínú ipò tí ó wà gbé ìrànlọ́wọ́ dìde.
1: Ami.
0: Nínú ipò tí ó wà lọ́wọ́lọ́wọ́ Olúwa gbé ìrànlọ́wọ́ dìde.
1: Ami.
0: Ìrànlọ́wọ́ tó ju ti ènìyàn lọ tàbí ènìyàn tí Ọlọ́run ó ran tí ó dàbí Ọlọ́run Olúwa gbé dìde.
1: Ami.
0: Ìgbóni fún Ọlọ́run wa.
1: Hallelujah.
0: Jésù Olúwa wa.
1: Ami.
0: Olórin yẹn wípé ta ló máa rán o. Ta ló máa rán.
1: Hello.

0: Kaloran fun igbedide mi ni odun 2026 onilu enikan aye re nilu enikan fun igbedide ko si bi adura se le wo gba to oluwa ti kan lara re oni so kale fa odide ibiyan ni yo ran ta ni ibiyan na ta ni ibiyan na eniyan ni olorun o gbo ni igba ti aju joseph si hokini ki aju joseph si kanga ti o ba si eni ti arin to fa joseph jade kuro ninu kanga ti o lomi ileri o lese ibere isegun ati imuse ileri joseph o bere nigba ti a fa jade kuro ninu kanga ti o lomi bi ebi ba se woni olorun ninu kanga ti olomi ta jeju o si tori oju re o toke ma o wa ninu koto o kan gbe aye bi alai ri gbe o n gba aye bi alai si bi ebi ba se woni olorun oluwa yo ran yan si olorun
1: amen
0: agbara ti o fa odide yo so kale fun olorun
1: amen
0: ma se gbagbe otito ni olorun gbo adura daniel ninu okini ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ daniel ò lè fara rẹ̀ jáde kó nínú kìnìún àfìgbà tí ó bá ní ẹfà jáde ta ni ara tí ó fà ọ́ jáde kó nínú ipò tó wà yìí ó ti já sínú kòtò ayé ó ti já sínú ọ̀gbun ayé ọ wà nínú kanga tí ó lọ́ni ọ nílò ìfàsókè ìdí ni tí a ti rán mi wá lónìí bí èmi bá se wòlíì ọlọ́run wàá dìde lónìí ẹ
1: àmì
0: agbára ti fa ní sókè yóò gbé ọ dìde lónìí ẹ
1: àmì
0: mo mérí aláàánú kan kí yóò lọ mi jẹ èmi nù kí yóò lọ mi jẹ èmi nù kí yóò sẹkùn mi bẹ̀rí o
1: mo mérí
0: aláàánú kan kí yóò lọ mi jẹ èmi nù. Aláìmọ̀ kan dìde aláìmọ̀ kan farahàn aláàánú kan ní yọjú sí ọ̀rọ̀ rẹ̀ o ni yóò fa ọ dìde o ni yóò mú ọ kúrò nínú kòtò yìí olúwa ló rán mi sí ọ tó o bá gbàgbọ́ lónìí máa retí aláàánú náà tó o bá gbàgbọ́ pé wòlíì lèmi ń ṣe máa retí ẹni tá a rán sí ọ olúwa ló rán mi ọ̀rọ̀ mi ò sí nínú aláìsẹ̀ ọ̀rọ̀ tí ọlọ́run tẹnu mi sẹ tọ lónìí yóò ṣe nínú ayé ẹnìkan ayé rẹ ó bá àánú pàdé ká ní irú àwa yìí náà tí ì bá ṣe pé àánú fọ̀n fún ayé mi èmi á ní àná tọ́ta rògbò ṣubú lulẹ̀ tọ́ta rògbò ṣubú o ọ̀rọ̀ ọlọ́run ti dé mi rọ kí ibà sọ̀rọ̀ ọlọ́run kí ibà sí olùrànlọ́wọ́ tí ọlọ́run gbédìde sáyé mi èmi náà ò bá dàbí ẹni asán mi mo ń parọ́ ìgbà kẹwàá tí ayé ń bú mi káàkiri tí ń sọ̀rọ̀ mi láìdá tí ń fi mí sẹ̀sìn torí báyé mi ò dáa ni ayé mi ò nítumọ̀ ni ṣùgbọ́n ìgbà tí ọlọ́run pàgbàdà ẹni tẹ́ fi lábí ògún ilé tó ń pẹ́ adémàgún wá bí ìgbà rẹ bá yí padà lónìí ọ̀rẹ́ òde ipò yẹ ìwọ lọ ní sọgbọ́n ìwọ tó ń gbọ́ mi lọ ní ọ̀pọ̀ kan ń gbọ́ mi lọ́wọ́ ipò ọba tọ́ sí ọ àwọn akẹ́jọ̀kọ́ sílé ní ọ̀npì òṣèlú lọ́wọ́ pé ẹ wá ṣe kánsílọ̀ ẹ wá ṣe chairman ẹ wá ṣe kọmíṣánná ẹyin gánlẹ lè ṣe sẹ́nítọ̀ wa ẹ máa bọ́ sí house of rep ẹyin lẹ́yẹ ní house of assembly nígbà tí owó bá dé ayé rántí ẹ kára gbé kalẹ̀ láti fà ó dìde ìsàlẹ̀ ti sọ àbí ò sọ sí ipò tó wà nínú ọdún fẹ́ máa wà lọ mo rántí ìgbà kan ọjọ́ ẹ kú mo rántí ìgbà kan ọjọ́ ẹ sí ṣùgbọ́n kẹ́kọ̀ọ́ kan ó ti mú mi gbàgbé rẹ̀ ó bàbá ìbànújẹ
2: ìgbà kan.

0: ẹni tí ń bá parí lónìí o. O gbàgbé ìbànújẹ́ ìgbà kan. O gbàgbé ẹkún ìgbà kan. Torí Olúwa rán mi sí ọ. Ó fẹ́ so wọ̀n tún nínú ayé rẹ. Ọdún tó lò ní 2025 yẹn ò mọ̀ dáa tó. Ṣùgbọ́n mo mọ̀ pé àsìkò ayọ̀ rẹ dé, àsìkò ṣẹ́gun rẹ dé, àsìkò ẹ̀rín rẹ dé, mo kí ọ kú oríire. Mo kí ọ kú oríire. Mo kí ọ kú oríire. Ṣùgbọ́n bo ni mo ti mú wàásù mi jáde. Láti inú òwe kejì Samuel, orí kẹsàn-án ni mo ti mú wàásù mi jáde. Mo fẹ́ kà á láti ẹsẹ̀ ìkíní dé ibi tí ààyè bá gbà mí dé. Àlàáfíà. Yes.
1: Dávidi sì béèrè pé.
0: Dávidi wá béèrè pé.
1: Ọ̀kan nínú àwọn tí ń ṣe ìdílé Sọ́ọ̀lù kù sí dèbí.
0: Gbọ́n o. Sọ́ọ̀lù ni ọ̀tá Dávidi tó lépa rẹ títí pé òní jọba o. Ṣùgbọ́n tó gbàgbé pé nínú ìdílé Sọ́ọ̀lù olùrànlọ́wọ́ kan tó wà bẹ́ẹ̀ tá ń pè ní Jonathan, ọ̀rẹ́ tí ò pé méjì láyé Dávidi. Àmọ́ kí ló ṣẹlẹ̀?
1: Kí èmi
0: kí ló nígbà tí Dávidi tí è jọba Jonathan kú. Ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́, ògo rẹ ò ní wọlẹ̀. Ọmọ ológo rẹ ò ní kú mọ́ ọ lọ́wọ́. Mo rí gbẹ́rìn kábẹ́ máa sunkún torí ọmọ tó kú fún ọyẹ. Ọlọ́run ti ní òun sin ọ̀tún. Ọlọ́run ló dàbíra àwọn tó kù yóò sanjọ́ fún ọ. Ìyanu ó sì fara hàn ọ́.
1: Ìwọ
0: tó ń gbọ́ mi. Mo mọ̀ gbàdúrà ni. Torí mo rí ìran ni. Njọ́ tó bá tó àsìkò ayẹyẹ ọmọ rẹ, wọn ò nífẹ̀ẹ́ lómi ìsìyá rẹ̀. Nígbà tí ọmọ rẹ bá débi ògo tí wọ́n fa ọwọ́ ẹ̀ sókè fún ìyáná. Níjọ́ ìserére rẹ̀, wọn ò ní fi ọba mi rọ́pò. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ni bàbá rẹ ò lè jáde nílé mọ̀. Ìyá rẹ ò lè jáde nílé mọ̀. Ọ̀pọ̀ ni wọ́n jẹ́ ni pé ìyá ti kú o, bàbá rẹ ò sì sí. Wọ́n wá wá ìyá rẹ ọ̀tọ̀. Bàbá tí ọmọ ìgbà tí ẹ ń jìyà, òní wàá máa kórè. Mo bá ṣe wòlíì Ọlọ́run ni mí kò ní rí bẹ́ẹ̀ fàyè rẹ̀. Ó lè sàmí.
1: Ìgbà
0: tó ń pinnu tó ń gbìyànjú. Kíkọ́ ọmọdùnrin jẹun ọmọ, inú Ọlọ́run kò dùn wọn lónìí. Agbára tó ń sapá pé ìwọ ti kàwé tán, ó ti dààmú tán, kọ́ mọ́ ìṣiṣẹ́, àbí kọ́ mọ́ jẹ́ èèyàn láyé, inú Ọlọ́run jó wọn lónìí. Láìpẹ́ ìlànà ẹnìkan ṣe ni tó ti ka gbogbo ìwé ayé yìí tán. Wọ́n á bẹ̀rẹ̀ sí gun ọ̀kadà. Nígbà tí wàhálà wá ṣẹlẹ̀, ìjọ mọ̀ pé níbi jẹ́jẹ́ ń jà ìbọn lọ bá. Ọwọ́ ń béèrè lọ́wọ́ rẹ̀ wípé ata ni wọ́n ní graduate lọ. Second class of amúmú jáde. Ṣùgbọ́n àyè ni kò má rí ṣinṣin. Wọ́n á dẹni tuntun ń gun ọ̀kadà. Ẹ dákun bóò ni inú òbí ò ṣe dùn. Ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́. Táyé òjì ọrí ṣe mọ́. Tóbi ti dààmú lé lórí. Tẹ́ ti dààmú lórí ẹ̀. Ìwọ òbí tó ń gbọ́ mi. Tó ti dààmú lórí ọmọ. Tó wa mọ́ tó wa dẹkun fún ọ. Bí èmi bá ṣe wòlíì Ọlọ́run, ìyàrá kó para hàn lónìí. Ọmọ rẹ kó pa ọ lẹ́rìn ayọ̀. Iṣẹ́ kó wá fún ọmọ rẹ. Bá a ṣe ló burú tó ìyàwó èèyàn rí sẹ́jọ́. Bá a ṣe ló burú tó owó ń wọlé fún àwọn ènìyàn jọ. Owó ń wọlé fún ayé ìwọ náà. Ọ̀ ní láti máa ṣáká. Ọlọ́run mi ló lówó ló lọ̀rọ̀. Ọ̀ nílò láti lọ máa ṣẹ́ṣó. Ọ̀ nílò láti máa ṣe ògùn owó kọ́ máa wá ènìyàn ká. Bíbélì ní ọ̀rọ̀ ìkọ̀kọ̀ ẹ̀mí ò fi fún ọ. O tó wí ó ní ọ̀rọ̀ àwọn kẹfẹ́rí ìwọ lọ ní. Wàá gbọ́dà kalẹ̀. Níbi táwọn wòlíì wà, ìwọ ò wá tà. Ọ sì gbó bẹ́ẹ̀. Ọ sì dákẹ́ bẹ́ẹ̀. Yóò kúkú yí padà. Ayé ti ṣe ọ́. Ayé ti ṣe ọ́. O ò ní wòlíì ni. Jẹ́ wòlíì rẹ náà. Òye ẹ gbàdúrà ánú fún mi. Kò gbọ́ ẹni tí máa ń kọjá lọ́nà tí ò bá ti yà sí igbá mi wọn gbọdọ̀ rí ẹlòmíì. Èmi lẹ́ni àkọ́kọ́. Ti Jésù ṣe nù. Mo rí ìtàn kan, mo sọ fún ọmọ wa kan. Wọ́n jẹ́ senior evangelist lọ́dọ̀ mi ní. Mo sọ ohun tí Ọlọ́run sọ fún mi nípa ayé wọn. Ọlọ́run sọ fún mi nínú ọwọ́ agbára wípé kí n sọ fún màmá yẹn kò gbọdọ̀ ṣiṣẹ́ fún oṣù méjì nígboro Èkó. ni bere eko pe keyin o ma lo bi se fosu meji mo to lohun ri o si so fun mi oroyin yin ni won tin taja opo to ngbo mi o ti mo iru bi ti mo so yi ati iru eni tin taja yi o su kini olorun ni o saye o su keji ko saye o su karun o idi o su ke wa dako ko lohun to pe ki mo mo be lo bere se o to nje lasiko gba na olorun lo npese sugbe ni tun mo de bi se okiki kan ni pe o tun de o o ti tun gbogbo re de o gbogbo customer to wa lagbegbe ni gbogbo mo wa bere si rush wa o wa ta ta ta ta lati jo ti wu yi be lo nta lo o ko se da duro mo o tori kini tori jesu ya lagbara ni o to e olorun ba mi

0: ẹkùnrin àti gbé ọgá lọ́dọ̀ ní.
1: Àmì.
0: Kí ló dé tó máa wòran? Àmọ́ ẹnu rẹ̀ wà nítòsí tó fẹ́ràn fún mi. Olúwa yóò ṣí aláàánú rẹ̀ lójú sí ọ.
1: Àmì.
0: Agbára ẹ̀mí mọ́ yóò ṣí ọ lójú sí aláàánú rẹ̀.
1: Àmì.
0: Àwa náà ti dẹni ìgbàgbé tí wọn ò rántí mọ́. Títí tí àánú fi sọ̀rọ̀. Bí àánú bá sọ̀rọ̀ fún èmi, kọ́lá Oyeyèmí. Tí àwa ń kígbe bàbá lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́tún àti lọ́sì,
2: èmi náà kọ́ o.
0: Ọlọ́run yẹn ní jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ o. N tó sì láyé mi yóò ṣe jù bẹ́ẹ̀ lọ láyé rẹ̀.
1: Àmì.
0: Ayé rẹ̀ ó dára.
1: Àmì.
0: Ọmọ ni kú sínú ìṣòro yìí.
1: Àmì.
0: Ọmọ kú sínú ìpọ́njú yìí o.
1: Àmì.
0: Irọ́ lè súnpa, irọ́ lè súnpa, irọ́ lè súnpa. Irọ́ ni irọ́ lè súnpa. Irọ́ ni irọ́ lè súnpa. Irọ́ lè súnpa, irọ́ lè súnpa, irọ́ lè súnpa. Irọ́ ni irọ́ lè súnpa.
1: Irọ́ ni
0: irọ́ lè súnpa. Irọ́ ni irọ́ lè súnpa ní dìde lọ́dún ni. Irọ́ lè súnpa bọ́ ní jẹ́yàn. Mo ṣe sọ fún ọ ní láti jèèyàn kọ́ tó jèèyàn. Jésù mi gan ọlọ́rọ̀ mi ọgbẹ́ láyẹn. Ntọ́pọ̀lọpọ̀ ọdún. Òkè kọ́ máa sin Jésù kọ́ tó máa wà nínú ẹ̀sìn àti ìyá. Lóòótọ́ o, ojúṣe fúwà fún ọmọ ọlọ́run o. Ẹni tó pera rẹ̀ lọ́mọ ọlọ́run. Olóhùn ti gba Jésù ikú àjínde gbọ́ tí ó mọ ìdá mẹ́wàá. Tí ó mọ̀ nípa ìfífún. Ó dàbí ẹni pé kò tí ì ní Jésù. Kò bá bẹ̀rẹ̀ lọ́wọ́ wa, à á sọ pé a ṣe ojúṣe wa bí Ọlọ́run ṣe ní ká ṣe. Ènìyàn yóò ajá Ọlọ́run ló lè bí. Kò ṣeé ṣe. A bá mu mọ nǹkan kan. Tí Ọlọ́run ò bá fi àánú sí ọ̀rọ̀ rẹ, wàá kàn máa ṣe lásán ni. Agbára tó ní ọmọ ṣe lásán. Agbára tó ní ọmọ ilé kọ́ mọ̀ báyìí lónìí, ó dọ̀pẹ́ láyé rẹ̀.
1: Àmì.
0: Yes.
3: Ọ̀kan nínú àwọn ẹni tí ìṣe ìdílé sáàlù pì sí bẹ́ẹ̀ bí.
0: Ẹtù ka ní ìdá bá ti ka báàbù báyìí. Yes.
3: Kí èmi kí o lè ṣe oore fún.
0: Ẹtù ka bá ti ka báàbù báyìí, madam.
3: Dábìlì sì bèèrè pé.
0: Dábìlì sì bèèrè wípé.
3: Nínú àwọn
0: ẹni tí ìṣe ìdílé sáàlù pì sí bẹ́ẹ̀ bí. Ṣé ọ̀kan
3: nínú
0: àwọn tí ìṣe ìdílé Sọ́ọ̀lù tó lépa ẹ̀mí ẹ̀ nígbà tí Ọlọ́run ṣetán tí ó gbé ẹnìkan dìde ó ń bèrè ìdílé Sọ́ọ̀lù. Ẹ má gbàgbé o, kò tiẹ̀ bèrè ìdílé Jonathan. Torí gbogbo ọmọ ti kú tán kò sí èèyàn kankan.
3: Nítorí Jonathan.
0: Nítorí ìta ni, nítorí Jonathan. Ọ̀pọ̀lọpọ̀ tó ń gbọ́ mi lọ́wọ́ ogun ìyá ogun bàbá ẹ̀ lọ ń jà. Ọ̀pọ̀ orí tí ń jagun báyìí ogun tó ń jà ó ogun ìyá rẹ̀ ni àá ti gbọ́ pọ́mọ lágbájá. Ọ̀pọ̀ ọyàn tó súnmọ́ ọ̀pọ̀ òṣèré rẹ kalẹ̀ lórúkọ Jésù olúwa ò ní wo tìran rẹ.
1: Àmì.
0: Olúwa ò ní wo tìdílé rẹ.
1: Àmì.
0: Ẹ̀mí má yóò gbé ọ sókè lónìí.
1: Àmì.
0: Ibi tó wá ti yẹ ká wo tìdílé rẹ kọ́ fi débi ògo. Olúwa yóò wo ti ìdílé rẹ.
1: Àmì.
0: Ibi tó yẹ ká ti wo ti ìdílé rẹ kọ́ fi dẹni ìyanu. Olúwa yóò wo ti ìdílé rẹ.
1: Àmì.
0: Torí méjèèjì ló wà nú ara wọn. Ìdílé mi ti balẹ̀ jẹ́. Ìdílé mi yẹlẹ́ni àgbéga. Yes.
3: Ìránṣẹ́ kan sì ti wà ní ìdílé Sọ́ọ̀lù.
0: Ṣùgbọ́n ìdílé kan wà ní ìdílé Sọ́ọ̀lù o.
3: Orúkọ rẹ̀ a máa jẹ́ Síbà.
0: Síbà ní orúkọ rẹ̀ ẹ tó gbórúkọ yẹn dáadáa Síbà. Yes.
3: Wọ́n sì gbé wá sọ́dọ̀ Dáfídì.
0: Òun ti wà ní ìdílé Sọ́ọ̀lù rí. Ó tún wá ń bá Dáfídì ṣiṣẹ́ nísìnyí. Àsọ́lọ́mù gbé kalẹ̀ fún di kàní. Tanọlọ́mù gbé kalẹ̀ fún di ayé rẹ̀. Yes.
3: Bàbá sì bèrè lọ́wọ́ rẹ̀ pé.
0: Ọ̀pọ̀ wa bèrè wípé.
3: Wọ́n ni Síbà bí.
0: Síwọ́n ni Síbà.
3: Òun dà ó sì wípé.
0: Ó ti ṣiṣẹ́ nọ́ńdà David ṣùgbọ́n David ò wọ́n. Àbọ̀ rẹ̀, àánú ọ̀kan. Màá tì á gbàgbé o. Pé àgbà àgbo ọba lásán ẹni tó ń pòtí fún ọba lásán lásán. Onílé Himáyà tó padà di gọ́fúnọ̀ ní Ísírẹ́lì. Onílé Himáyà. Tó bá àánú ọba pàdé. Má tó jẹ́ àgbàgbé o. Pé lọ́dọ̀ ẹrú ọmọ ní Ẹ́stẹ́rì ń gbè. Bàbá ò sí mọ́ ọ̀dọ̀ ẹni tí ń tó ń gbé wà nínú ẹrú òun gan ẹrú. Wọ́n kó wọn lẹ́rú wá ni. ma gbagba bi pe gba ti a nu fun esteri di ayaba gbogbo agbaye lasiko ye esteri di alase debi ko ba tun so fun pe ohun gbogbo to wa fe ko ko sinu owo ofin fi edidi mi bi ta ni wo to nko pe a nu ile fun fun a nu fun
1: ami
0: a nu soro
1: ami
0: I know from Fayere.
1: Amen.
0: I know from Fayere.
1: Amen.
0: Oh, come here, Lara. What do we like? I know from Fayere.
1: Amen.
0: Yes.
3: What is that? We pay.
0: We pay.
3: You don't share any.
0: The name, Miss Bunny, yes.
3: How about you pay?
0: Come, yes, you are very pay.
3: What's your family delay, son? You see there?
0: Yeah, look, I can't delay, son.
3: Can you show the phone?
0: Show the phone. Yes, yes.
3: Ibe ti ni fun oba pe.
0: Ibe wa so fun oba pe.
3: Jonathan ni omo kan sibe ti o ya ro.
0: Ebo o, laarin gbogbo won. Ore David ti o wa si mo na lo lomo. O wa ni omo kan. Sugbon. Sugbon aye re ni pe o ya ro. Ebo ja gba bi pe ko ya ro tele o. Ni je ti o gbe isa fun ogun lo ti ni ya ti sugbu to ti da ro. O ya ro. Ah. Iye ti disqualify e nu. Se so fun o to lo ba lo hun de. Ko si o to le mu o kuna lo do do ori re. So ori ipo to wa ye gan ninu re re wa. Oruko ye gan ninu re re wa. Ipo to wa ye bo se ni yen gan, bo se ga mo, bo se kuru mo, ati gbogbo to wa ninu aye re ye. Ile ni to lo won se ohun wa kakiri. Eh? Eh mo ruwa hiso ta ti gbo baba le ba ti e fe ran yi lowo ko si ran lowo to raaro ni ore keke atekin atese akapa gbogbo ilu ti ro oju kan lo n duro si obo ko si nti won ti ni so fun Davidi sugbon to pe olorun ti so fun o ti da ko mu se laye re bi mi ba se woli olorun o soro saye re
1: amen
0: I'm not from
1: four.
0: I don't know why. No, but
1: I'm
0: going to go back. I don't know why. I'm going to go back. I'm going to go back. I'm going to go back. I'm going to go back. I'm going to go back. I'm going to go back. I'm going to go back. I'm
1: going
0: to go back. I'm going to go Tiro jami fo ba o ma ni lo agbo ti tiro jami fo ba da ko ta duro jore fo ba o ja ma gbagbe pe agbo ti lasan lasan mo lo lo rojo israeli fo ba o di jeri ko ti wo won ti fi no sun anu ona yi baba mo fe lo awo governor wa be won pa wo lo awo lo ilu pa wo lo nsi enu ona Jericho to eno na Jerusalem to ti wo ilu Jerusalem to baje won pa won sugbon gba ti a no fo oba ni lo gbogbo to wa lo do emi ni ma fi fun ta bo ti lo ba lo o mo ru oro igan ti won so o di jo mi won ni oje ba pe ba ni le tin kan kan ti ko do ko ba sugbu mi ye wo se kan te n gan ni ba won je E ga o pe ko yi o ma dun. Aye re o ni tuma.
1: Amen.
0: Ba o di doctor te ri pe nko lo ni ah, yo asase yo ri bi. Se le yo wa pari doctor bi, o ba to dite. O ma pari e lo. O si gbogbo ko to wa, ibi to wo de laye to ka o si. Sugbon ti Olorun ba ti wa pelu e. O mo le bori e. O mo le bori aye e. Ah. To ba je pe woli olorun le mi mo so tase tase anu ko fo faye re loni
1: amen
0: anu ko fo faye re loni
1: amen
0: gbogbo na ma
3: oba si wi fun pe
0: oba wa so fun pe
3: ibo ni o gbe wa
0: bo lo ti e wa gan
3: si ba si wi fun oba pe
0: yes
3: wo o wa ni le ma ki ya ma mi ni
0: omo wa ni bi kan te ma tin tin tin tin e wo tin tin gbe kuri kuri bi kankan lo mo o kan court o court o ni odo enikan ni tori ko ni li ko lona ase n to ba n fe na ipo to wa ye lo ti dide
1: amen
0: ipo to wa ye lo ti deyan
1: amen
0: yes
3: David o ba si ranse
0: o ranse
3: o si mu lati ile Mercury Emmanuel lati lode bari wa
0: yes
3: ni bi bo se ti omo Jonathan
0: yeah
3: omo Saul
0: yes
3: o si to David wa
0: o to David wa
3: o si wole ni waju re
0: yes
3: o si bu ala fu
0: o si ona ba wo je filele so ba fun eni to la si ti o o tun bo na fun ku bi aga yes
3: David is in the vision.
0: Oh, we pay.
3: Oh, see that we pull on, we pay. You know, share. David, we full pay. My share, Beru.
0: No, Beru.
3: It's only 22.
0: It's all. It's all.
3: And you share it for.
0: That's true. When they come from for any more day.
3: Ah,
0: me. Oh, Baro can you see?
3: Ah, me.
0: As you correct it, and it goes over, but we won't share it for.
3: Ah, me.
0: And it goes over, but we won't share it for.
3: Ah, me.
0: Yes.
3: It's only Jonathan Baba.
0: Only Jonathan Baba. Emi
3: o si ti fun oni gbogbo ile son.
0: So wa ri to ku ni pe ogun baba re ati ti baba baba re. Gbogbo eni ma ku fun. Se mo san gba ogun ile yin ni, an gba le re. E wa se pade idile kakiri. Gbogbo le ti je ti son laye. Meti so to pi mo je omo aro aro aro omo Jonathan. La ko de lowo. Yes.
3: What's my baby Johnny go bring?
0: Go up on the prayer after me, not my Jimmy, the lad of my dream back.
3: Me, Bjorn Jess.
0: Yes.
3: What's it, Terry Bag?
0: Terry Bag.
3: What's it, Nipe?
0: Nipe.
3: Kini, Russia, Russia.
0: Can you me? Yes.
3: See what you might will be a quadja.
0: I have me to do quadja as I intolerant of a gun. It could do why you're not eating it. Oh, my pen.

kábọ̀ padà síléeṣẹ́ ẹgbẹ́jọ́ 103.12 FM lẹ́yìn tàti lọ mú àkójọpọ̀ ìròyìn lédè gẹ̀ẹ́sì wá sí ètí gbọ̀yìn apá àtàárọ̀ apá ògbìyànjú gbogbo ẹ̀yìn ìyá wa ẹkú ètò ẹkú ètò ẹkú kó lè dà gbogbo ẹ̀yìn bàbá tẹ̀ ń bá wa fojú sí fọkàn sí iná ẹ̀ṣẹ́ ẹkú ètò akú kó lè dà bẹ́ẹ̀ làwọn ọmọ tí wọ́n sá lọ sọ́tún tí wọ́n lọ sókè sódò àkiwà pé akú ètò bẹ́ẹ̀ ni akú kó lè dà akú ọdún akú pọ̀pọ̀ ṣìṣẹ́ ọdún eléyìí tí ó gbòde kan lálẹ́ ètò ní kán ní 103.5 FM ṣe ká sọ wípé ọdún in advance àbí ẹ jẹ́ ṣe lọ́dún in advance bó ṣe jẹ́ wípé lálẹ́ ètò ní ní àǹfààní láti pàdé ọ̀gbẹ́ni òkúta ọ̀gbẹ́ni Fẹ́mi Taiwo lórí ètò ìmọ̀ nípa ọ̀rọ̀ ìfẹ́ dókítà olólùfẹ́ ọ̀rọ̀ ọ̀fẹ́ yín ẹ̀ta nílé bá wọn pàdé lálẹ́ ètò ní ẹ jẹ́ kí n máa délé ká sì máa fi orin tó gbámúṣe tí ó jẹ́ káwọn ìyàwó ilé tó wà nídìí iná lálẹ́ ètò ní kí wọ́n wà jáì tí ó jẹ́ káwọn olóko tí wọ́n ṣiṣẹ́ fún yín kí wọ́n máa ṣiṣẹ́ wọn bí ìgbà tó jẹ́ wípé tí ó jẹ́ káwọn ọmọdé tí wọ́n ń bẹ nú ilé kára wọn náà máa gbá yagiyagi pé mo rí cousin mo rí nephew mo rí aunty àti àwọn mọ̀lẹ́bí gbogbo akú ọdún akú ìyẹ̀dún àní ìfẹ́lẹ́ yìí ṣe òpin a sì ní fi ṣàṣemọ̀ láṣẹ ọba mi òkè ẹ kàlẹ́ ẹ ṣe púpọ̀ 10:30 sí iléeṣẹ́ radio 103.5 FM bọ́dún bádùn inú gbogbo èèyàn adùn ọdún eléyìí tó bọ̀ wá láyé ó ti ṣojú wa ná kò sì ní ṣẹ̀yìn ẹni kankan wa ẹjẹ́ àtúnwá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá a ti wà lójú ọ̀nà tá à ń lọlé bá a ti ń ṣayọ̀ ẹ̀yin tẹ́ ẹ lọ́jà ẹ tọ́jú owó yín dáadáa torí àwọn kan ṣẹ̀ ń lọ ọjà báyìí ni bàbá pẹ́ kí wọ́n tó dé nẹ́tíwọ̀kì da ọ̀rọ̀ àti sẹ́ǹdì owó ó dàrú ẹ pàpamọ́ yín mọ́ra dáadáa o kì í ṣọdún kérésì nìkan ni wọ́n rẹ́ ni lápò ẹ tọ́jú àpò yín dáadáa torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan wá BLMB ni o wọ́n ti rẹ owó mọ́ màmá lára kí màmá ó tó mọ̀ ó ti dé sọ alálùbọ́sà.

ṣe àforíjì fún ọba tó lọ kó jẹ́ ká wọn ọba wa tí wọ́n ń bẹ lásìkò yìí kí wọ́n pẹ́ kí wọ́n pẹ́ kí wọ́n pẹ́ pẹ̀lú wa dáadáa kọjọ wọn kó dàgbà kó túbọ̀ dalẹ̀ nínú àlàáfíà ara líle kókó àná ọdún lọ́dẹ́ là ń ṣe akú ọdún akú ìyẹ̀dún ẹ̀mí wa tó ṣe léyìí ọba mi òkè yóò jẹ́ ká ṣe púpọ̀ ẹ̀ láyé láàyè àti láàyè rere gbogbo bá a ti ṣe ọlọ́run ọba ń rí wa ẹjẹ́ a ṣe ní dáadáa bẹ́yìn bá wa mọ̀ pé táwọn ẹnìkan ti bẹ̀rẹ̀ sí ní dáná pẹ̀lú gbogbo ọ̀wọ́n lọ́wọ́n nǹkan tí wọ́n ń rà yìí bẹ́ẹ̀ bá ti mọ̀ pé ẹ̀ ní jẹ́ láàárọ̀ ẹ̀yà má gbà á lọ́wọ́ wọn ọ̀pọ̀ àwọn èèyàn ló ń wá kó dọ́dọ̀ wọn ẹjẹ́ wọn máa gbé e lọ ẹ má gbà á kalẹ̀ lọ́wọ́ wọn kẹ́ ẹ fi ṣòfò kì í ṣe pé bóyá ẹ̀sìn kan sí kan mo ń sọ lábẹ́ òmbùrẹ́là ká máa sọ pé mùsùlùmí lèmi náà ẹlẹ́sìn islam ní mí àmọ́ àtúwá máa mú níbìkan síbìkan bẹ́ ẹ bá ti mọ̀ pé tọ̀dọ̀ yín ò ní jẹ́ ẹ má wulẹ̀ gbà àwa tá a wà ń bíbà yìí nísìnyí kò sí ohun tí ó ṣọmọ ọlọ́run kankan nǹkankan ò lè ṣọmọ ọlọ́run ẹgbẹ́ kinní yìí wá ẹjọ́ máa gbé e lọ́dọ̀ àwọn tí ó jẹ́ ẹ má gbà á lọ́wọ́ wọn òyízì pẹ̀lú àwọn ọlọ́run ata ẹran náà wọ́n lọ́jà àwọn lọ́jà ń rojọ́ àrérò àwọn tó fẹ́ lọ rà ń rojọ́ owó jù wọ́n gbé délé ata òkú ní dára ẹ̀dàpọ̀ mọ́yọ̀ kó sè àpò pọ̀ ni àwọn kan ló wà ńbẹ̀ àwọn ẹlẹ́ran kan ti ń bú ẹran lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n ti fi bíléèdì ta ọwọ́ gbogbo eléyìí tó bá padà wàá dodindi tó bá déwájú yín bẹ́ẹ̀ bá ti mọ̀ pé ẹ̀ ní jẹ ẹ má gbà á kẹ́ ẹ fi ṣòfò ẹ bẹ̀ẹ̀ rú

ọmọ owó ọkọ owó àwọn ọrẹ owó gbogbo wa ire náà a sì tó wa lọwọ lẹṣẹ ọba mi òkè gbogbo ẹyin olólùfẹ wa pátápátá aku ọdún aku yedun pre ileya dance nílé iṣẹ radio 1103.5 fm ẹjẹ a máa gbádùn ẹ lọ DJ Princess abi DJ MC Car.

sọpá nípa lọ́dún tó ń bọ̀. Àràṣọ lọ́dún yóò sọpá nira lọ́dún tó ń bọ̀. Tó ṣe kókó ni ká wà lálàáfíà kẹ́mi wa ó máa bẹ láyé. Ọlọ́run ọba tó ń péré fọ́tún fọ́sì gbogbo àwọn tá à ń rí tá à ń báyọ̀ lẹ́nìí àálàrà lọ́ba àmì òkè kò ní jẹ́ kí tiwọn ó tàn ó tún lè ṣeun tí ó kà sí àrá fèmi àtẹ̀yìn. Ọdún lóde là ń ṣe ẹjẹ́ kaṣọdún jẹjẹ ẹjẹ́ aṣọdún pẹ̀lẹ́pẹ̀lẹ́ lábẹ́ bó ti wù kó mọ̀ ìkání kẹ́ ẹ wò kẹ́ ẹ fi dọ́ọ̀jẹ̀ torí pé ìka ò dọ́gba bẹ́nìkan bá pa àgbò bíi mẹ́fà ẹnìkan pa màálùú gàgàrà oníwo gàgàrà pẹ̀lágbò bíi méjì ẹnìkan a sì mágbò kan òun náà ni gbogbo mọ̀lẹ́bí tójú tàwọn tó pa màálùú méjì lọ làwọn ó pa nínú òfẹ́ á tó wọn jẹ á tún ṣẹ́kù kódà wọn tún lè fi ránṣẹ́ sáwọn tí ò wá tàwọn kan tún nìyẹn o àwa kan ewúrẹ́ ó wọlé yá kílẹ̀ wí ó wọlé yá ewúrẹ́ làwa ó tún pa àwa náà tún máa ṣọdún jẹ́jẹ́ àwa kan ò tún ní pe ewúrẹ́ ntapa bá kà la máa pa anything tó bá wà nù kòkò wíkìlà.

0: al año, Ochima.
1: Èyí ni láti fi tó gbogbo ẹ̀yin olólùfẹ́ wa létí wípé àǹfààní ti wà báyìí láti ṣe ìpolówó ọjà yín iléeṣẹ́ yín ayẹyẹ ìṣílé tàbí ìsìnkú àgbà lórí ètò àtúpalẹ̀ ìwé ìròyìn ilé wa lédè Yorùbá ǹjẹ́ ẹ ti gbọ́ bákan náà ni àǹfààní wà láti ṣe onígbọ̀wọ́ iléeṣẹ́ yín ọjà yín tàbí ilé ìjọsìn yín ní ìṣẹ́jú 15 tàbí 30 ìṣẹ́jú láti aago 8 alẹ́ títí di ìgbà tí a ó fi àdàgbà ètò wa rọ̀ lago 12 láti ọjọ́ Monday ọjọ́ Ajé títí di ọjọ́ Sunday Ẹkúnrẹ́rẹ́ àlàyé ẹ̀kan sí ẹ̀ka ìpolówó ọjà wa. Ẹ pé lẹ́kan sí orí ẹ̀rọ 08028296023 tàbí Bísọ́lá sórí ẹ̀rọ 08023974412. A ó máa retí yín o.